0: 妄想。
1: àrùn wogun wogun àrùn kan ló jẹ́ tí àwọn òbí bá ní nínú ẹ̀jẹ̀, ó ṣeéṣe kí ọmọ jogún rẹ̀, tí ó ń da ọ̀pọ̀lọpọ̀ ẹbí láàmú lónìí ní Benin. Fún oṣù àrùn wogun wogun ti ọdún, ojúlé iṣẹ́ mínísítà tí ó mójútó ìlera wa ni wọ́n wà ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn elétò mìíràn bẹ́ẹ̀ fi ṣètò àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ lófò fún àrùn náà ní gbogbo jákèjádò ìpínlẹ̀ wa, bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélógún fi di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà tí a wà yìí. Ìkókó aláboyún, ẹ̀yin ọmọ tí kò tí ní ọdún márùn-ún àti àwọn ọ̀dọ́ ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sí márùnlélọ́gbọ̀n ni wọ́n pè láti wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn. Tí o bá mọ ẹ̀jẹ̀ tí o ní, ààbò ni ó jẹ́ fún ẹbí rẹ.
2: Cotonou,
3: Abomey Calavi,
2: Porto Novo,
3: Avranco,
2: Zé
3: et sur les agégés.
4: Radio Tokpa,
3: au cœur du Bénin.
5: Ha ha ha ha ha ha.

0: mi tó gbe nu ɖokpoɖokpo mi tɔ ɖe mɔɖɔ mi ɖo kpoɖo kanu wa bɔ mi na yi mi ɖe sɔɖo mi ɖo ɖo fi na alo ke ekpoɖo novo nu mi mi dɛ na kpoɖo ofi kaka yi dze gã eye na mi ye mamita mi kpoɖo agba sa dandan bolevɔ kpoɖo ayi fitɔ kpoto vinɔ kpotɔ sɔdo nutiwɛ nu te kpɔn ene eye ye si aliko mɔdɔdzi xo sɔkpe to odidɔwu ɖo akpakpe ene tia me azɔ bisisi vitɔ kpoto vinɔ kpo gɔn ɛ ede ewɔ ɛduna ɖo ayi filɛtɔ sɔdo nutiɛ bonu yina si xo mɔ vie tɔ ɖo ile mi dɔgun ti ye ɔ eyin etinu examen wo eyin dɔ eye wo mɔ asɔ ame elevɔ kpo nu defo defo defo me eba ni kana zɔnbɔ o ti ɔ eka ɖo xɛsi dzi sɔmɔ kɔ ezan ye kakakakaka bɔ xogbe lɛ bisisi ɔ eyin dɔ xɔ ɛsɛ si vi lɛ abi nɔmitɔ lɛ si onume wɛ eyin dɔ keka mɔ dɔ dzi le akpɔn to o mele wo xɔ ikpekpo ɛdo xɔ ɛdo kpo ɔ xɔ le ene kako do xɔ de ɔmɛ ne o ene do nukɔ do ene okpɔn to tanti to de ɔsi fi wo xɔ ikpekpo tiɲɔ xɔ ɛdo kpo ɛmi do eye ene kako do kplɔ etsia la vɔ ne fi de kako do yɔnu kengin gbɔn pan ti o te gbɔ xɔ wɔn do kpɔ.
1: Ɛka ne wɔn dɔ dzi de fi do kpo kpo kpo o asiki tɔn kpo ɛ fi do kpo kpo kpo ɛhɛn wa tɔn. Wen wa sin sesi bo e hun ma pon de sagbo sin fi blogbe mo do fi to e lo mo sagbo di jiton e mi na blogbon bo e na no e sin drowe ba na do khoton fi o bro mo ya vini o dia nu le we no blo aso e ni o jo bi do ai e dro nyen we me nya amo na ten pon me na do tata mi o e me ni o do ne ne boton atun se ton azo ni we blo a me ni odin esin blo ni odin be yan ni so yi me na na klede do ali ni odin
0: me le po akan bo mi e do nu me do kan we
2: o po zakari
0: me la ho ti do nu
2: o mi ko do azo mi tan
0: o
2: mamita
1: do msi o
2: na tana mi kaka
1: merci
2: o agba ta na to tana mi ngam mo
1: ami ami na mo ni me bi me
2: Bino sunu nyonu ere bo tin video ye tele ni ko ye kan he o di dona e mi do di dona mi de le ni ton pile to go o e ko la on do ko de me de ton do afun me de ton do ko jayi
1: mo we
2: end of itale wa je tin ton ji o ni ton pile to go me ma din ni ton to go
1: mo
2: e so din e so ton e to go
1: mo we
2: me ma din o ye me de ma do din a so je we ma tan se ji bo so je nu pon ji lopolopo
1: mo we
2: lopolopo me ka so din bo ikode fo me o o ye me tan son e mo nyon lo bi in so je we ma ni lopo son pon lopolopo o ye me ka so lo bi bi o in so je we ma tan so pon ka de ko kan ji
1: eto mu
0: e na chenu mi kaka mera ho tito nu berna o mamita mendra ponte u khleri na gbe do
1: mo nu ri ro ji o khonton khonton we ri de bo mero po iten pon bo din bo me we go epo ro gu do pere bo e me ya ution e so e wa yi pon ije ala bo bo be yo eso sin inu kon a lo blo de wa ro tuto mo eso sin inu kon
0: eso sin inu kon
1: bo me e ka jodo lo guto o be ma din o ko ro po onu a fwe we gudo mo to bo me de o wa din me ka wa din o fwe we gudo o ele wa blo nu kúrò ní di kẹ́kẹ́ abúlé ajẹnu kan nù.
0: Mẹ́kò jẹnu kan dáyìí bọ̀ èrò pọ́n dé oyin yẹn dáyìí.
1: Mọ ìwà lọ jìre a mi lo àfìyánu mẹ̀lẹ́ rẹ̀ dáyìí. Èdè kàlẹ́ ajẹnu kan nù fi lè èkó tí ń jẹnu kan ní ọmọ ẹ̀jì. Mẹ́tán mẹ́tán ẹ̀ máa wò ránú mẹ́. Ẹ máa wò àdàgbẹ́ ni wọ́n àtùn án. Déyìn tó yọ.
0: Ewé ẹ̀ ẹ̀
1: náà wà ló gan tán mẹ́. Bọ̀ wẹ́ nínú ga ẹ mẹ́ náà wà dó ní wẹ́bẹ́ náà yan dó bó náà yan ní wẹ́bẹ́ náà yan nú. Mẹ́jì tọ́tú rẹ̀ lọ dó ọ́. Gan mẹ́jẹ ẹnu sọ̀gbẹ́dọ̀. Bọ̀ mí náà lọ dó sóró. Mo náà pa kán. Mo náà ti pọ́n gan ẹ ní ọdẹ lọ ọmọ mẹ́. Wẹ́ nílẹ̀ ní karùn-ún tí bọ̀ wẹ́ ní wẹ́n náà wà dó ọ́. Ẹ máa ń dandan mẹ́ ọ́. Ayé ewé dandan mẹ́wọ́n àzọ tó yọ àwọn ọmọ ni. Ẹ máa mọ ẹni ọ̀hún yíya alídébò sì ń débò àlágùn. Ẹ sì yẹn àzọ kúnlọ́ dé àzọ débò àkúnlọ́. Bọ̀nù yẹn lè akọ yìí lò kákà wá jẹ̀hó nẹ́nu ọ. Gọ́nù àzọ ìyàwó náà lè kúrọ̀ ọ. Ẹ sinna tí mẹ́ẹ̀ máa wà nù.
0: Nivó
1: tó yẹ ọ tàn á. Má wọ èrò ti tó mi tàn. Mẹ̀rọ kpọ́lọ́kpọ́ ká ló ti tó mẹ̀dẹ́ ẹ̀yẹ tán. Bẹ̀rẹ̀ àdúrò mẹ̀dẹ́ ọ̀tàn á. Ìná lọ àgbo ńyìn tẹ̀ lè mí ẹ̀ná yàn ọmọ ẹ̀yà. Ẹ̀yẹ wá ká ń tẹ̀ ẹ̀ ní ọmọ ẹ̀wá ń tó yá. Àgbọ̀n àlè ń tó yọ. Bọ̀ mẹ̀dẹ́ ọ̀rọ̀ náà gbọ̀n ẹ̀ tán. Bọ̀ àlọ́gọ́ dédé rà lè dé jí ọ. Ìná lẹ́ àmọ́ mi dé. Bó ná nọ mẹ̀bí sì ń fojú sí a
0: mẹ̀ká pa owó gbogbo ọ. Kúyọ ni òun dìlé dọ́gbọ̀n mi dé ọ etí pọ́n pòǹbò jó lẹ́bi ṣe dá lọ́mọ́nú máa pẹ̀lú tọ́.
1: Àmọ́ iná àfọ̀n kan pẹ̀lú ìlú máa wọ̀ náà jẹ́ tó náà blónú rẹ̀ a.
0: Ẹ o kàn án
1: tiẹ̀ o
0: ẹ ga ikú lẹ́mọ̀ tiẹ̀ ikú fọ́n kàn lẹ́ bíi fìtọ́pọ̀ mìíràn tiẹ̀ mi àdọ́jẹ́ fìtọ́pọ̀ fìnàpọ̀ tiẹ̀ yóò fọ́n kàn lẹ́ bíi àzọ ẹ̀yẹ bọ̀ filẹ̀ de sùn ti hàn ká èdò náà fán lẹ́yẹ yìí lọ kó fán bí kákà boko yà àzọ mẹ
1: boko
0: ìtẹ́pọ̀n bọ̀dùn lẹ́bi kó fò ti èèpò ti yẹ ọ máa ò sí àlọ́mẹ ọ èdè ti èèpò ti yẹ ọ mìíràn dẹ́kun ẹ dọ̀jí sìnkàn iná wáyé ọ ẹni sìnkàn dágbé bọ̀ sìnkàn dágbé ọ jẹ́ kánà wá tàntàntàntà àmọ́ ẹni wíwẹ́ mẹ́dẹ́ bó máa dó lè pọ́n dín o a ò fi èyí tẹ́pọ́n ní tso màkà èyí tẹ́pọ́n ní tìyàn yín màkà dín tìyàn ọ nẹ́ǹkà tí ti lò yé mẹ́ ìlò fìtìlẹ́ mẹ́ nẹ́ǹkà dọ́gbọ́n tọ́tsípò nọ́tsípò òyìn pẹ̀tsí náà sómi tó lẹ́yẹ ọ nẹ́ǹkà mọ̀ yọ nẹ́ǹkà náà tí yé nílẹ̀ bíbọ́ ìnáwó nílẹ̀ bí sẹ́sẹ́ lè pọ́n yọ.
1: Èyí bó máa dín àwọn ẹ̀nà ẹ̀nà kú àmì.
0: Ẹ o mẹ, gbẹlẹ́fọ́ kúrò nùkàn ganji.
1: Ẹni sẹ́kì ní pàlà fẹ́ ju la vi.
0: Ẹ̀ẹ́nẹ̀ gbẹlẹ́fọ́ kúrò nùkàn tigbitigbi. Màmítà mi wá fífọ́nù bímẹ̀ nùkplọ́ mi tẹ́ mi kàdó ti lóbo náà kplọ́ mi bọ́nu mi àti tẹ̀ sí ẹgbẹ́ tán kọ́.
1: Nùkplọ́ mi yan mẹ́bi o tún lọ jíde fímì tán lé o mi náà tọ́jú yìí. Ẹ̀ẹ́nẹ̀ ẹ dotun ẹ bonu fi ọna àwọn ọtẹ dodo àwà jíjẹ lónìí pípọn kan wílọ yín mẹjìtọ àzọ yín tó èrò nùkan yìí fi ọtán mẹhàn àná tẹpọn búra kó kánbẹ náà yìí dìyàn fi ọlọ ọmọ mi náà bí ọlọ jíire mẹjìtọ tán rẹ kàn kó lóò tútọ ẹ lọ ọmọ dọnà tún túnú yìí múná ṣe òvẹnu yìí múná dùn zọnì òvẹ ṣiṣẹ tán tọhún yìí múná tún lọ mí lọ ọmọ mi lónìí múná ná mẹjìtọlẹ àwà jíjẹ ẹwẹ mi yínú mẹjìtọ ẹmí tọlẹ bókèrè ọnà àwà jíjẹ sí àlìyé ni ọjọ bó náà ṣètọnu bó múra dó gbẹ wúluwúlu ọ ẹni ẹlẹbi ṣẹṣẹ ọ etí ìdúnnà dọnu yìí wọmi kára dọnu tó vilẹ dọjìlẹ fìmí tọlẹ lò àzọmẹyíwẹ ọ ẹyin nùkíkúnlọ mìíràn náà yìí àwà jíjẹ tọmọ ẹnà yín yìí tán mi ká lọ àzọ dé bóná gọ àlọ nìyí ọ mìíràn gọ àlọ nìyí bókè náà ṣe èdè àlìdágbé ọjí.
0: Àlìdágbé ọjí.
1: Bọ̀ mìíràn lọ́nu mẹ́rin pòròpó ẹ̀rọ ìtàn.
0: Mọ̀ ẹ̀.
1: tobi o togan lo e na bokunu file o mejito le ni mo aso buna wa
0: ene
1: file lo mo eni never pon de na blogbon ni yebonu e ma aso me glu o fi e na ze aliye na ze ni yebo e na moten do yin de ronu kon o to buna moten do gwa lo nu to meton me na inu kon lo mo eni de ali tonu ye lo fi gege timbo e kron kaka
0: Ino le aro fwegbe.
1: Ino le aro fwegbe.
0: Mon le a ti to kon to o nan po sin kon. Ino
1: ande de.
0: Ande de. Ino le kabu.
1: E kabu blo ame. Ino a dok beni ye.
0: Ganji
1: ye. Ono e wa e de o lo hwe ya.
0: E hwe ya.
1: Aso e zi e sin a li de nou vile we e de bo e roji e file di yon kousan ya aso me gaga o. Aso e yi o nene yon nou kikron. Aso kikron sin a li yo. Ino le de ni ye lo mo. Un vile lo mo ni blo. Ye de do. Banon. Gbejinu mejito re bona se tonu to o
0: to ganre
1: to ganre lo
0: onu kon yo na ti
1: kon ti
0: e ha chemi
1: o ina fuda nu ro poro po mi tonu to mi tome un nde ro to gudo wa
0: nu
1: le bi ro to mi tome ro to me ro to gudo le lo mo ero
0: fiwa
1: na fiwa we un mi na ten kon bona blo ayi mi toji do me ra yan mo me ro poro po na mo eto o bona bokora safun mo ero
0: e brando mokodo safun
1: safun
0: ena chenu mi kaka toro mi tole mi kudo toro me lo boku to ajionjion mi to pe ndo poropo me bi sese tondo e fo bobo wuri nu file kanji mo pelu to kanano po ka me bi bo sin kon dagbe yo ejina jete bonu kiko awa jije o ena flewa toro kuilegbe mi le na wo yi wonu mo ji tonbo mi to se Zakari Aligbona me yi o mamita Andrea Bachemba sin o jurun mi eniboyi zande
1: eyo era chen